ìyànjú lẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò gbára rẹ ìpèníjẹ́ ètò ààbò aṣọ ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má rojínà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpá mọ́ṣẹ́ kájíjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàárín o ọjọ́ abágùn kọ́ làákọ̀ ọ̀run ìsútẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ ni ìwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbẹ́gà o ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùmàá ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni ibo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà rárá wa Monday FM 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà

fẹ̀yìntì Jésù ni mo fẹ̀yìntì, mi ò dá wà o, mo dá, mo dúró, mi ò dá dúró, mo sọ̀rọ̀, mi ò dá sọ̀rọ̀. Ní báyìí ti aago mẹ́rin àbọ̀ tìlẹ̀, jẹ́ ká wa lọ sórí ètò ẹ̀tọ́ yín, àkókò ìsọtẹ́lẹ̀.